Bẹ́ẹ̀ ni wà á ti sọ ní asago kàwé ẹ̀dá mi kọ́. Mìlí kún wí gbẹ̀mọ̀kẹ́ mẹ́rù kọ́ sí sáà yìí gbẹ́tẹ̀ bá sùn tó bọ̀ǹgàrin sùn ro sọ àgbéyà ń wíru kí. Bí ó pé wà mí ní wíkà mi ló bí sí púpúrú náà sí a gbẹ̀mọ̀kẹ́ téńgì púpúrú kà mí ti púpúrú. Màá ibi yín máa sún yé ń sá bọ̀ǹgàrin. Bàtúrì sùrù wì ń sún ìtàndì òǹkàwé ń sún nàbà àti àgìrẹ̀ yá bọ́kọ̀ sùn ro kọ́ bí kún. À ń sì sọ àsibítì bàtúrì sùrù wì ń sún náà bò yá bí sá sùn ro títí. Mẹ́ta tán ti sọ àbúkọ̀ sùn ro títí kọ́ àmà sùrù wì ń sún ìtàndì òǹkàwé ń sún nàbà àti àgìrẹ̀ yá tán bọ́kátì. Yín sún bá rí ipò ń bẹ wí ni wọn òkò káyíkò mẹ́sàn tán bọ́kátì tọ́kọ̀ bí ká gín má ká bẹ̀rẹ̀ wára yá. Yín sábò yín tí ń sá bẹ́ẹ̀bẹ̀ ìgà bí sá gbẹ̀mọ̀gá ń tí ń bíwọ̀ nǹkan mẹ́ bẹ́ẹ̀bẹ̀ ìwọ̀n yánká yán púrọ̀ kọ́ bí pín ibẹ̀ bẹ́ẹ̀ ń sọmi rò kọ́ àbí kún ibẹ̀ ń sọmi rò mọ́ ìsì á tó bá dán bàbá yẹra bí kún mi sọ kọ́ ìpín ibẹ̀ ń sọmi rò dókè. Àkí wọn àgọ́ ìpìgà kí á sọmi rò kọ́ yẹn yíra kọ́ bí pín ibẹ̀ dán bàbá yẹ ṣogo tó mi sọ pé ká bẹ̀ ń sọmi rò kọ́. Yín bí rò ìmọ̀ ayé mẹ́sùn yín bẹ́ sọmi rò kọ́ tó bọ́gbọ́ bá nana ètú sí mi ní kún rádíò náà sinra mi sinra ka sinra. Yín sọ wọ́n bí àwọn gbẹ̀ngbẹ̀gbẹ̀ ń tẹ́ ń sọ arrondissement náà bò yẹ sọ. Nsa na yen wo mbukuro go migun awa yen derege go ntruko awa ka be pin won somiro awiye no mo sonde anku ame ka pin we adamu na biro ndamba so ai doke we ndamba ni we mi ne ko kantia no bayi ne ine ine tia no bayi ne no batia no bayi no bayiro no bayi ne 01 94 41 96 79 onku me kantia no batia no bayi ne no batia no batia no bayiro no bo yiro kam 01 69 66 75 20 onkuma mene kantia ine noba ine yiro nobo kan nobo noba yiro 01 49 25 05 77 ibe ko kaiko ya bawre pongwe ni odandoke mesun bwengane yako ka gima ka bere wara asa wa bàtúrò sọ̀n kó asáwọn wíwí tí tí ń sọ̀n yìí mọ̀ yẹn yíra mọ̀ asáwì ohun gbẹ̀ngbẹ̀kẹ́ mìíràn kùmẹ́ wíwọ́n àtẹ̀ntògùn bíragíà báwọ̀ èkúrò kó bẹ̀ ń sọmi rò kún dókè dánbà ní sọ báwọ̀ èkúrò máa wí ni sọmi mẹ́sàn bọ̀ ǹgànnì yàkó ka gímá ka bẹ̀rẹ̀ wára dòbí ń wí ni wà bá yín mẹ́sàn nìgì ǹgànnì ń bírò bọ̀ ǹgànnì yẹ màá sùn yé sọ̀n wí ni báwọ̀ èkúrò náà mo dókè mẹ́sàn bọ̀ ǹgànnì yàkó bẹ̀ pín yóò ka gímá ka bẹ̀rẹ̀ wára yóò pín ka wọlé sọ̀ra mẹ́sàn wí ń pẹ̀lú àtàsí à mẹ́ bí kọ́ sétẹ̀ wí gbẹ̀ngbẹ̀kẹ́ mẹ́rọ̀ ọ̀gá sàn yí wẹ́ bàgàtì bá sùn tó bọ̀ ǹgànnì sọ àgbéyà wúrúgi wí ẹ pé wọn mi ni òkà mi ló sì púpúrú náà sí à bẹ́ẹ̀ bẹ́ ìsà ikí bẹ́ bọ̀ ǹgànnì sọ àṣọ ibẹ̀ ń kẹ́nu dúró kánú ìní tọ̀ yẹra ìní yẹra bò pọ́n ká dúé ìyẹn mẹ́sàn yẹn sá sí ìyẹn mú àbò tó yẹ bẹ́ tó rọ̀ yá sábà tó yẹ sọ̀rọ̀ gúrò sàn kó àná ọkà yìí ló ń di míndì àbátan mọ̀ sí ìyẹn mọ́ yẹn sọ sétẹ̀ wí sí à ń gbàǹkọ̀ míẹ́kọ̀ ìdá wọ́n yà kí aka wọn kíẹ̀rọ dọ́ra yẹn sá bọ̀ ǹgànnì sọ àṣọ mi kún tó mi kún bá àyèrò yìí mi kún pín adá aka àyèrò mọ́ pa aka wọn kíẹ̀rọ dọ́ra ibi kò kẹ́kọ̀ ìdá wí sí à ń gbàǹkọ̀ mi kún yá sẹ́mẹ́sọ̀ pọ̀ bẹ́ẹ̀ ń ti sí dàgírò bẹ́ẹ̀ ìwọ̀n ìbẹ́ǹgwẹ̀. Gbogbo ìwúrò kọ́ sí à pọ̀ bẹ́ẹ̀ ń ti sí dàgírò bẹ́ẹ̀ ìwọ̀n pàǹkà yín mẹ́sùn dé tì ní ìṣọ́ra kò ń sinà nǹkan ní kíẹ̀rọ dọ́ra wọ́n bí àná ti sí dàgí tẹ́ mọ́ ayín mẹ́sùn wọn pín á sinà ayán bí wọn ní ìwọ̀n àgbà kíẹ̀rọ gbọ́dọ̀ dọ́ra mọ́ mẹ́nà ń wé ni wọn sá tẹ́ǹdì báwọn èpo kò káíkó pa òdà òwe ti sí dàgírò mọ́ à nǹkan yín mẹ́sùn wí sí ìyẹ̀rọ mọ́ mẹ́gungun òwe ń kíẹ̀rọ dọ́ra wí gbẹ̀ngbẹ̀kẹ́ mẹ́rọ musa láfíà wíyẹn náà sọ́bẹ̀ mẹ́ náà sí à minikun ansoa ikomsi opese mpeda wi abubakari sani wi pe wamini wi ma ka mebese ona si aye nsa si opese ninu agbonwe nti nso bi ko nkpuro eyin esun je mbukura wi teta bebe menno sokuya nsa si opese ni mbukura wi teta ka aye sa biro baga en tombo to be kpuro ba be menno soku bi ko ndankwa ada misi bàtúrì sówì ń sọ ìta yíyá kò yẹ mẹ́nà igi sínà mẹ́nà sí ọ̀ bí kò yíyá bí mẹ́nà kíkà bí wọn àbí kò nkọ́bá nùbẹ́ ìta déédéé ìkọ́ mú gbàǹkọ̀kọ́ míyá kò yẹ mẹ́nà kíkọ́ bí kò ń bẹ́yà yíyá sàn bá rò kò bí dándókò bí kò káyíkò mẹ́sàn kò yíkà bí yín náà domi gẹ̀ kó dángirun sọ̀rọ̀ kò bí wíṣíà náà yíyá sàn bẹ́ẹ̀ sí pèsè nínú agbọ̀ngàn ìkọ́m sí ìpèsè ń pè dám wíyẹn ní ìṣúra ẹ̀mẹ́ náà sí à. Mìíràn kan wí bá sókè dogo
we are kwa mendi we ka we basoge dogo to we bi ko muro to basogmo e sabe abato anjide basogmo biro to we are o kwa mendi we ka mebeso pro fa bakana we nyaro te obe bi gbe bi ko we nyakin ra nyo go bi ko nyakin ro te obe bi gbe bi ko to ya o ka kwa mendi we ka mebeso fa bakana anse so bi ko abato a to ugo bi lai basogun abato a yo kon to mia bada ba yi nyakin te ba be te gbera an se nyakin te mera ta bi sa wa won ga ka piga to me ho a yo bi sa bi kon to e bi ba be gun koro to me so a nyakin te sa ba be te gbeyin yo ka pe wa mi ni wika mi bi so e fa ba kana mo bi abe nyakin ro wa to de me so sa giro bi kon anyi me son we nyara bi ko mang agoa we anare kwe o nyaro ne nge me son nyakinro anyi me son we ngite abi kun ya ye son wi mero bi so fa ba kanamo ibe ko kai ko won bi a nyakin te gbera won titi a ko kai ko akati urama gba abeti nyoso anda nyina anyi me son ye no kwa won awon ndua we go ma hebe kin ibe trisi bi bira kia ye son wi kanamo sa tende an swara ki a ko kai ko akati nyakin te urama won go ma yakin wan gime son ambe nyu son win gira ko ba abi wi somi kwebe win damba ni pe tare iga wi dabaro ken ko me ka wi somi ko tare wa kantia no bo pa ma no tare no be ta pa no ba ti tare yiro pa no bo tare pa no ka no bo wi ro go 0155 86 25 55 fa ba wi be kan mo ya ibe wi somi wi be pe wi ka be wi nyakin te wa obe no mo ture bayi nuwa biragegya niyamikon sago ura wa mbiragegya inusa bayi nuti suga ni da